fọwọ́ dán gbogbo ẹyẹ ṣe kílò kílò. Ọbàdàn ti dé kọ́mọ ẹrú ṣe jẹ́jẹ́. Onílé ti dé àlejò ẹ̀sùn àkí. Ẹ̀yìn ọjọ́ sí Tọ́ni kó má dòrò má di yẹ. Ṣóhun ló ti dàkú kọ́. Ó kàn lórí ọmọdé, ó kàn lórí àgbàlagbà. Mo ṣe pẹ́ṣẹ́ Ọlọ́run ni. Àyànmọ́ ògbó

fẹ́sàn jayé. Ayé ó ṣe tẹ́lẹ̀ kankan. Now listen once more. Money kò sọ́gbọ́n tó lè dá. Yes, kò sí wa tó lè. You know, kò sọ́nà tó lè wọ́n. Kò fi tayé lọ́rùn.

Niger FM 102.7 ìrírí o máa nànà ayé pẹ̀lú venue yèmí ayọ̀ nẹ́mẹ̀gbọ́ amẹ́ni máa gbọ́pọ̀ ṣe é.